0: wọ́n lọ fi ministry
1: bó ṣe mú bẹ́ẹ̀lẹ̀
0: rárá ó dá lábàálẹ̀
1: àwòbọ̀yé sáré mu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíṣítọ̀
1: gbogbo wa máa yé
0: wọ́n ní
1: lábà ọtúbà lábà
0: lápáta
1: ó wà.

wọ́n ń fi ministry bó ṣe mú gbẹ́lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yé sáré mu nígbà tó wá ní ní pẹ̀lú wíìsì náà gbogbo wa máa yẹ wọ́n ní lábàá.

0: ọ̀rọ̀ fi ministry
1: mo ṣe mú bẹ́lẹ̀
0: mo ṣe alábàálẹ̀
1: àwòbọ̀ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì
1: tó gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábàá.